Makun nígbà di lọ́n sọ, èmi lọ́n sọ, èmi lè ń sọ. Kọlọ́ṣẹ tẹ̀tí mọ̀ sọ, ọ̀rẹ́ wà tàtà, mọ̀ sọ. Gbadé sórí, sun sí ọ̀gọ́, mi ò mọ́ bọ́ sórí, mi ò ṣe gbọ́. Ọmọ mọ́ mi gan mo

fún yín gbàdúrà non stop tèmi lọ sọ èmi lè ń ṣọ ọlọṣẹ tẹtí ọrẹ wà dáadáa mọ n sọ gbadé sórí sun sí ọkọ mi ò mọ bọ sórí mi ò ṣe é gbọ ọmọ mọ mi gan mo ti já.